0: sí bí agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is more than nations in.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà.

láti mú tó tọ́ àti tó kàn. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ agbára di ọ̀tún. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sa aláìsàn dalára pípé. Ẹ kú ìkalẹ̀ ẹ̀mí tó ń sọ kúdìẹ̀. Lẹ́ka yába kúdìẹ̀ abàsúdẹ̀ abalẹ́kẹ́yà ẹ̀mí tó ń sọ ikú di ọ̀ àyè.